0: mama yìí wọn lọ fi tẹ̀ lásán ẹ̀dọ̀ fi tẹ̀ lásán ẹ̀dọ̀ rẹ̀ ọmọ bá tọ́wọ́ bá nọ ni wọn lọ ẹ́n ẹ̀rọ fẹ́ omi lé sọ́ alọ ẹ̀mí náà tẹ̀ àmọ́ nù ẹ̀ sì kọ́ alọ́nù mi lóye tùdé nù bùrẹ́ ni ọgbà ẹ̀ sì kọ́ alọ́nù mi bọ̀ vie ni ọ toro mi tọ́ lé sí tùn bẹ́ẹ̀ sì kọ́ alọ́nù fìyé ni wọ́n fìyé ni ọ ló jìjì wé ma ló fi ọ́nà àfi yàwé gbẹ́mẹ̀ fìdé ó tàn ẹ̀mí tó bá ló fìdé ó ló fìdí mọ́ máa mi àṣẹ ń jì ọmọ náà àfi yàwé gbẹ́mẹ̀ filẹ biro nukú ọgbọn nìlọ wà fìyẹ jẹ yàrá inú rẹ kúkú dẹ kúrò yín kọ tó gúdò tíwẹ náà dọkọ inú yín kọ tó gúdò etíwẹ náà dọkọ lópò rẹ inú yín kọ tó gúdò.
1: kúmẹ sísìn lè súnlé mẹ
2: akọ ẹ lọ akpọdé lẹrù kọmẹ ní ìlú ìbínà bí ọtọ lómi tọlẹ ń yẹ sí mọ tata jìnnà bó mọ fi ọ bó náà sì kú tá lọ alọdé mẹ akọsùn náà sì tó bọ ẹdá bló jìjì máa ní ọ ẹni ọ ẹni ẹni dé lọ ẹ ká sì bló jìjì máa ní mẹtọlẹmẹfọ wa
0: ló ẹfọ
2: nọ akọsùn lóye lọdọ tó mi ganji yẹ sì dálọ mi bó mọ fífẹ mi nínú bó ra dálọ mi bó mọ
1: fìyẹ ní ọ. mẹlẹ ló kíkan bí ọ tí tọ
0: fide ka dɔ mɔ fiyɔ ja kuran wo ma nugbo fiyɔ di ɛsinu wo ma fi kuran wa bɔn dɔdi awon kalo jijiwo ma diyan etɛsi wo la sɔ mi diyan ne yakana yi ɛzami o bɔn ntunu enu la sɔ mi yi ɛmɔ mɔnɔ yi wɛ san awo ma
1: esi ya
0: numede do alɔgɔna de alitɔn de.
2: yé dɔ bébé fabiyɔrɔ yé do association de. wọn mina biyɔrɔ nisɛkpɔ. Écrivez moi une bosse. Alors, quand tu as un cédo,
0: quand
2: tu as un cédo, tu as un cédo, tu as un féminine, tu as un cédo, tu as un cédo, tu as un cédo, tu as un cédo, tu as un cédo, tu as un cédo, tu as un cédo, tu as un cédo,
0: tu
2: as un cédo, tu as un cédo, tu as un cédo, tu as un cédo, tu as un cédo,
0: nkanana lokan mi de ton de sous 01 97 85 86 47 01 97 85 86 47 grand ma ton de ko sin ko yobi de 8 mois 8 mois bo chobo ina e ma o blubo e do meru ko yobi le ho ha to ro de ro ko gbe le bo ko tu wáyé dukó isọ do èrò tán kàrà máa ká wá jẹ wẹnu ẹ olómìnira yìí fi mọ nǹkan tán ẹ bọnú àwọn máa ló tẹmẹ ẹ máa ló tẹmẹ ẹ ní ṣe mọ àhọsù àhọsù náà hàn ún màmá ká ẹ bọ ìka tẹpọnù bọ ìwà ẹ mọ ẹ sọ sí wíì mú wa bá kan bí ẹrọ ẹtẹ àyẹn rẹ tọ gbé yín sí tọ gbé yín ọdọ ẹ fi dàgbèrè
2: àgbèrè edojuro yìí nẹtọ ní tó wusu mọ.
0: Ó tọ́ kókó tọ́ kókó lọ́mí sànù ha bàbá yóò máa nà yóò náà mi kọ́ ẹ̀ mí náà dùnú.
2: Yéé lòdì dọ́dọ́ kó nù sànù récupéré l'enfant. Bébé Fabi.
0: Ayifo.
2: 229.
0: N tó pẹ̀lú ma o. Ẹ̀rá tiẹnu mi.
2: Ẹ̀rá tiẹnu mi.
0: Ẹ̀rá tiẹnu mi kaka.
2: Ẹ̀rá tiẹnu mi kaka.
0: Ẹ̀rẹ̀. Ẹ̀rẹ̀ récupéré tán bó ni yà sọ mi.
2: Mi fẹ́ mọ̀ fífẹ́ mi nínú pòun
0: wọn. O toro mi tole ego alonu ije fine aka onu do mi ma do asan eni o ti bo asan eni wa ti mi si mo fi mo nkan ton le ro ina ikai grandma do mi he boni ya so mi fi na so edo ro eno yi fi ono yi bon le ko wi mo a wi mo a e we yi na chobo e wa mo e e kara vi a e bo ro wa ikun aso re mi kun akun aso mi aso mi je mi na yi lẹyìn nùwẹ máa kó sọgbẹ ọ àràwà yìí ká ètò ẹ sákì àfọpànú èkó nábì ṣẹṣẹ tó fi fèmí nínà
1: àràyí
0: ntòkunú tóró mi tọlẹ tóró mi tọ ego alọnu mi kàkà fínẹlẹ náà àdúgbò.
2: ẹ kàná tẹnu ẹ tata jìnnà olómìnira kó ọmìnira ẹfọ tó nù ọ tóró mi tọlẹ.

Aki gbogbo ẹ̀yin èèyàn wa nílé lóko lódò lọ́nà ipe ẹkù títẹ́tílé kò sí wa láti ojúlé ṣe wa rádíò tọ́pọ̀ àsánká pọ́ńtúrọ̀ fm ta fi kalẹ̀ sí ìgbọ́gbanú. Àkókò tó tí ẹ máa gbọ́ àkójọpọ̀ àwọn ìròyìn tinú ọ̀sẹ̀ tí ó ń kọjá lọ yìí, ǹjẹ́ síwájú ẹ bá farabalẹ̀ láti gbọ́ ìkórè ìròyìn náà. Lọ́jọ́ ti tòní, ìròyìn àkọ́kọ́ tí a máa fi tóyin létí ni wípé ìpalẹ̀mọ́ ní ilé ìwé ní Dèròpó àti ní Jericho. Pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí àwọn èèyàn náà sọ, a máa fi tóyin létí. Àwọn aṣòfin ṣíde ìpàdé wọn ní ọjọ́ Ajé, ayẹyẹ àyájọ́ Mọ́kọ àti Mọ́kà wáyé. Wọ́n ti ṣetán láti dáwọ́lé iṣẹ́ ọ̀nà Sẹ̀tọ̀ Dàsà Zùmẹ̀. Kí ni àwọn aláàbò orí ọ̀nà rí ṣe sí ìbẹ̀rẹ̀?

0: ilé ìwé àwọn ọmọ tí ó kù dẹ̀dẹ̀ yìí. Ǹjẹ́ lẹ́ẹ̀kan sí a kí gbogbo ẹ̀yin èèyàn wa nílé lóko lódò lọ́nà wípé ẹ kú títẹ́ tí lẹ́kọ sí wa látòjúléṣẹ́ wa rádíò tọ́pá ẹ bá farabalẹ̀ láti gbọ́ ìròyìn tẹ gbọ́ ìkórí ẹ lẹ́kùnrẹ́rẹ́ láti ẹnu oníròyìn yín Fátàn Màsí àti nídìí ẹ̀rọ lọ́nkọ́ ìyáàfin Sebastian Yawedewu ni ó wà níbẹ̀ gbogbo apátápátá ẹ káàbọ̀ sórí ìròyìn náà. Ní ọjọ́ ajé tí ń ṣe keje oṣù kẹsàn-án ọdún ni ọjọ́ ìpalẹ̀ mọ́ ní ilé ìwé fún ìwọlé ìwé ọdún yìí tí a wà yìí tí a mọ̀ sí pre-rentree tí yóò wáyé ní ọjọ́ ajé 14 oṣù kẹsàn-án ọdún yìí. Síde èyí a lọ sí ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní Deropo àti ní Jericho. A rí i pé àwọn olùkọ́ wá sílé ìwé wọ́n sílẹ̀kùn ilé ẹ̀kọ́ wọn tí àwọn ọmọ kọ̀ọ̀kan sì wà níbẹ̀ tí wọ́n ràn wọ́n lọ́wọ́ láti ṣe ìpalẹ̀mọ́ ní àwọn ojúlé ẹ̀kọ́ náà tí wọ́n sì tún gbá àwọn ojúlé ẹ̀kọ́ tá a ṣe lálàyé náà. Àkíyèsí tí a ṣe ni pé àwọn òbí tí wọ́n ní láti mú àwọn ọmọ wa fi orúkọ sílẹ̀ kò jáde wá. A béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn ọ̀gá ilé ìwé àti àwọn olùkọ́ ohun tí wọ́n sọ fún wa nìyí. Ẹ bá a tẹ́tí láti gbọ́ nǹkan tí àwọn olùkọ́ náà sọ.
1: Káàọ̀ onẹ̀míọ́ láòyè àti bẹ̀ẹ̀ pré rentrée labẹ̀ dáadáa abẹ̀ dáadáa mẹ́nà bàbẹ̀ abẹ̀ léwe inscription ọmọ ìṣe èèyàn sin inscription bàbí ká fi kọ wọn ìlúwe kò ní wàhálà kẹ̀kẹ́ ju ọyẹ ọmọ ọ̀ràn kó ní ọdún mẹ́fà wọ́n gbẹ̀dọ̀ ní ọdún mẹ́fà wọn kì í bẹ̀ ṣe yìí mẹ́nà bí ó sì jẹ́ wọn ti ṣe iléèwé yẹn ń pè maternel tẹ́nẹ́ a kì í be condition kẹ́hìn yẹn fi ń gbà wọ́n ṣe yìí directement tó ń bá kẹ́kẹ́ ọ̀nà yẹn ń lọ gbà nẹ̀ bá ń ká gbà wọn bọ́mọ ti ní ìwé bíbí wọn àyàn gbà wọn pò ní. Lẹ́yìn kíláàsì ṣe yìí àyàn gbà ọmọ ń kíláàsì ṣẹ́yìn àti ń kíláàsì ṣẹ́mẹ̀ nítorí kíláàsì ẹ̀ náà kíláàsì effective kíkọ ní pàṣẹ pàṣẹ systematic ni yẹn ń wà nbẹ lọ́n kíláàsì akìgbà ọmọ púpọ̀ ní kíláàsì ṣẹ́ẹ̀dọ̀ pàṣẹ kíláàsì ẹ̀ náà ti yẹn ní effective ọmọ yóò kó ń ṣẹ́yìn fi pàṣẹ systematic ti yẹn ń pọ̀ tán ọ̀nà obìnrin ṣe akìgbà ọmọ púpọ̀ bẹ́ẹ̀.
0: Tí a kúrò ń bẹ̀ ń kọ ayípadà kúrò ní group A tá a lọ. Ọ̀gá group A ó sọ̀rọ̀ orúkọ rẹ̀ ní Celestine Dosu. Òun ni ẹni tó mójútó group A ní iléèwé Deropo. Ó sọ̀rọ̀ lédè òyìnbó. Àwa súnmọ́ ẹlòmíì ní group B. Orúkọ rẹ̀ ní Liadi Rianatu. Ọ̀kan ló jẹ́ nínú àwọn tí wọ́n kọ́ wọn níbẹ̀. Ẹni tí wọ́n kọ́ wọn níwèé níbẹ̀. Ẹ bá a tẹ́tí láti gbọ́ nǹkan tóun náà sọ fún wa.
2: Àwọn ọmọ ò tíì wá o, àwọn ò tíì wá. Ẹ bá a sọ fún àwọn sékúngbé kan gangan ní fún wa pé kán wá. Iléèwé ti bẹ̀rẹ̀ gbogbo mẹ́tìrì ló wà ní iléèwé pátápátá. Inscription sì ti bẹ̀rẹ̀ báyìí. Gbogbo ọmọ tó wà lọ́léèwé ni ọmọ ọlọ́dún mẹ́fà yóò bẹ̀rẹ̀ ṣe yìí. Àmẹ́yìn tó bá ṣe deux ans ó tún dá náà nìyẹn. Kó ṣe deux ans ní maternelle àbí kó ṣe maternelle deux yóò dá fún donc. Tí wọ́n bá wá náà ni àwọn ọmọ séyìn yẹn ájò naissance nìkan là ń gbà légalisé àbí sécurisé. Àmọ́ à partir de CP títí dé CM2 wọ́n gbé ájò naissance pẹ̀lú bulletin àti certificat de scolarité láwo niveau wọn láfi gbà wọ́n sí classe. Lẹ́yìn kò sí problème kankan mọ́ kò sí kankan mọ́. À ń ṣe títí semaine náà fi parí àwa níléèwé lójoojúmọ́ tá à ń ṣe inscription. Àwọn cas social mọ́ wà tá mọ́ ń gbà. Tọ́mọ gbọ́ mọ́ wá gbà náà ni tí cas social bá ti wá gbà. Ẹlòmíwà ìrùlú mi ló fẹ́ kó fi wá. Wọ́n dúró àwa ni ká gbà wọ́n.
0: Bó ṣe jẹ́ lẹ́tí gbọ́ láti ẹnu ìyáàfin Liadi Rianatu tí ó wà ní iléèwé ti Deropo ní group B. Ǹjẹ́ nǹkan tá a tún gbọ́ tó ń sọ fún wa fikun ni wípé àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní máa jáde báyìí láti wá fi orúkọ àwọn ọmọ sílẹ̀. Ọjọ́ tí wọ́n lọ síléèwé tí wọ́n ṣe ìpalẹ̀mọ́ ní ọjọ́ ajé la lọ sọ́dọ̀ wọn la gba àwọn iléèlá ní káfi toyin létí. Àmọ́ níbi tá a wà nísìnyí àwọn èèyàn ti jáde láti gbé àwọn ọmọ wa. Ẹni tó bá kù nílé kó mọ̀ pé òun gbọ́dọ̀ mú ọmọ òun tó bá yẹ pé bá wà létí tí tó fi ní ọdún mẹ́fà jáde láti lọ bẹ̀rẹ̀ ilé ìwé yàrá àkọ́kọ́. Tó bá sì jẹ́ pé ó ti ń lọ sí maternelle tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá ní ọdún márùn-ún bẹ́ẹ̀ wọ́n gbà láìsàn kankan. Ǹjẹ́ gbogbo ẹ̀yin òbí ẹ dìde láti kó àwọn ọmọ yín jáde kó lọ bẹ̀rẹ̀ ilé ìwé nítorí pé ẹ̀kọ́ nìkan tí ọmọ náà fẹ́ lò ní ọ̀la. Tí a bá kúrò ń bẹ̀ a lọ sí ilé ìwé ti APP ní Jericho tá a tún lọ wo nǹkan tó ń ṣẹlẹ̀ níbẹ̀. Ní ilé ìwé náà ń kọ gbogbo àwọn tí ó jẹ́ olùkọ́ àti àwọn ọmọ akeko pupo ninu won jade wa ni ojo ti an so yi to si je pe won pale mo lotun losi ti awon oga ilewe nko won si ti se awon eto ti won fi bere ni ma sise emi ni awon iwe ti won ma se kale ton fi ma wo bo se fe sise si gbogbo patapata ni won ti se Florent Dowu to je oga ti o moju to ile iwe EPP Jericho won gba ledo oyinbo to si so oro lorisirisi nipa ibere ile iwe yi bi gbogbo e se fe ri won ni minister won ti se eto lolokan ojo kan nipa nkan ta mo si calendrier ti won fi sise ni ile iwe fun odun yi ati odun ti o nbo nje gbogbo eyin ti e je eyan te ni omo lati gbe lo si ile iwe kan fi bere ile iwe akoko e ma gbeyin e ko awon omo na jade nitori pe ile iwe nko o je nkan to ma je ki omo wa ko ni ilosiwaju ile iwe ti odun ni titi de odun ti o nbo won se alaye pe ni ojo aje to nbo tin se ojo 14 osu kesan odun ta wa ninu eyi ni ile iwe na nko yo bere ni perewu konikaluku ko jade lati lo fi oruko awon omo won sile fun eko to peye tabaku nbe a ma so fun pe awon asofin side ipade won ni ojo aje ti o koja awon asofin side ipade won ti a mo si session extraordinaire ni ojo aje ti o koja eyi tin se ojo keje osu kesan odun 7 septembre 2026 ni palais de gouverneur ti ajase o si je ipade itamo si extraordinaire keji ninu odun ni nibi ipade yi ni won ti se ayewo ibuna owo igbimo asofin ti odun tin bo odun 2027 la nso yen oro igbesi aye awon olohun ogbin yi lo je ijoba logun nitori na ni won fi akoko yi seto abo ohun ogbin orisirisi pataki agbado eyi ti o joko le ohun meta pataki ti minister agboro ijoba so Wilfried Leander Ngbeji menuba ninu oro re ti o so akoko ni ile bi 15 ti won pinu lati ko fun eto ajeseku yen ni constitution de 37 centres intégrés économique socio et numérique ti won pinu lati ko si ekun Benin bi 24 gege bi Liane Ngbeji ti se alaye ti agbo awon ekun ti oro na je logun ni Kandi Banikuara Nati Tengu Nateri Abome Kalavi Alada Wida Paraku Niki Shauru Dasazume Savalu Aplahwe Jakotome Basila Jugu Kotonu Hweogbe Lokusa Ajum Potnovo Seme Poji Adashe Ajawere Jare Forijimi Pobe Awon Ibiti Oro Nan Koni Aka Funyinye wayo akiwaipe eku etileko ayeye ayajo moko ati moka orile ede wa Benin ko keyin ninu ayeye ayajo moko moka ni agbaye eti akole re je alphabetisation pour les personnes la planète et prospérité eleyi ni minister eleto eko di odimu fi ba won soro ni ori e ninu oro re ti o so ni pa moko moka minister Adeyemi Clément Kushade pe wa si akiyesi ni Benin nipa moko moka fun ilosiwaju oro siso ni orile ede wa titi kan ede ibile wa ninu oro ti o so fun aye ayaje na to waye ijoba anti ipa be fi han pe ohun fe ilosiwaju fun wa ni orile ede wa fun eko ati ijafafa ede igbalode eyi ni minister na menuba ninu oro re ti o so ti agbo nje gbogbo apatapata e je ki a lo bara wa soro nipa won ti setan lati dawole ise ona sector dasa zume ise ona alo abo ni sector dasa zume yo di sise ni aipe yi nitori won ti kede re ni dasa zume MCA regional to je adehun laarin Benin ati Etats-Unis ni won pinu lati se ise na to je won logun lati se fun odun marun jare forijimi eto nla ni to je meji pataki ti a mo si opération du corridor fun anfani idiwo eto akolo kobo fun anfani abo ori ona ati ti okowo ni agbègbè náà. Ohun

manna tí ń ṣe oníròyìn wa ń bíbà ẹ máa ń dege náà ti sọ ti àgbọ tá a gbà kalẹ̀ lání ká fi tó ẹ̀yìn èèyàn wa létí kó tó di pé màá lọ á máa sọ fún wa pé kí ni àwọn aláàbò orí ọ̀nà orí ṣe sí ìbẹ̀rẹ̀ ilé ìwé tó kù dẹ̀ẹ̀dẹ̀ yìí ohun tí àwọn elétò ààbò orí ọ̀nà rí ṣe sí ètò náà ni pé kò sí ọmọ kan tó lùgbàdì ìjàm̀bá orí ọ̀nà nínú wọn ni CNSL sọ fún ètò ìwọ́de ìwé ti 2026-2027 yìí ni wọ́n sọ bí ó tilẹ̀ jẹ́ pé gbogbo wọn kò tí ì bẹ̀rẹ̀ ẹ̀kọ́ gbogbo eléyìí tí à ń sọ gba orí ètò ìtanijí tó jẹ́ àpapọ̀ àwọn ọmọ ilé ìwé àti àwọn oníkẹ̀kẹ́ gẹ́gẹ́ bí ọ̀gá àwọn elétò ìkéde ní CNSL Eric Degunovi ti ṣe àlàyé tí a gbọ́ ìbẹ̀rẹ̀ ilé ìwé àti ti yunifásitì ọ̀nà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ti CNSL ní láti mójútó fún àwọn oníkẹ̀kẹ́ tí kò bá dé akoto wọn àti ìgbanú ààbò pàtàkì kò sí tàbí ṣùgbọ́n fún àwọn tí kò bá dé fìlà alákòóso gẹ́gẹ́ bí Eric Degunovi ọ̀gá CNSL ti sọ ti a gbọ́ pẹ̀lú gbogbo ìwọ̀nyí ilé iṣẹ́ elétò ààbò orí ọ̀nà fẹ́ fi ọdún 2026-2027 ṣe ọdún náà ọdún tí a sọ yìí ọdún ààbò tí kò ní sí ìjàm̀bá orí ọ̀nà kankan tí yóò wáyé nínú rẹ̀ fún àwọn ọmọdé àti àgbà ní orí ọ̀nà wa ní orílẹ̀-èdè wa Benin ni CNSL sọ tá a gbọ́ láni ká fi tó gbogbo ẹ̀yìn èèyàn wa létí gbogbo àwa náà ta sì ń lọ tá à ń bọ̀ pàtàkì àwọn ọmọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ti iléèwé gíga pẹ̀lú yunifásitì ni ẹ jẹ́ ká máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú àlọ́ àti àbọ̀ wa kò ní jù báyìí lọ nínú àwọn ìròyìn yín tá a ti fi tó yín létí tẹ́ ń gbọ́ láti ẹnu fátàn màsí àti nídìí ẹ̀rọ ọlọ́run ìyáàfin sebastian yawede ló jẹ́ kẹ gbọ́ mi bó ti tó àti bí ó ti yẹ fún àwọn ìkéde tó wà ní ìkáwọ́ àmì bí nǹkan mò ń bọ̀ wá.

Aki gbogbo ẹ̀yin èèyàn wa pé ẹ kú etílé ko láti ojúlé wa rádíò tọpá sanka 23fm ta fi kalẹ̀ sí gbọ̀gbà nínú ya ti ń kíwà ẹ̀bá farabalẹ̀ láti gbọ́ àwọn ìkéde tí ó wà ní ìkàwọ̀ wa níbí báyìí. Ìkéde yìí tó jẹ́ alákọ̀ọ́kọ́ tó wà lọ́mi ó jẹ́ ìkéde kan tó ń jẹ láti ojúlé tí ó mójútó ọ̀rọ̀ owó orí ní orílẹ̀-èdè wa Benin níbí tó ń pè ní Direction General des Impôts DGI tó ní kí a máa fi tó gbogbo ẹ̀yin èèyàn tí ẹ jẹ́ oníbàárà àwọn létí gbogbo èèyàn lápapọ̀ wípé article 132 point d àti 135 ti kóòdù alápapọ̀ Impôts CGE ó ń sọ fún àwọn ènìyàn lórí ọ̀rọ̀ owó orí sísan àwọn nǹkan tó dì í mú lórí ọ̀rọ̀ èyí tí wọ́n ń pè ní ètò owó IB títò rẹ̀ jẹ́ 5% lórí àwọn fà tí normalize tá a máa ń san lórí àwọn nǹkan tá a bá lọ ṣe nílé iṣẹ́ kan àní bí ọjà kan tá a bá rajà tán bá fún wa ní ìwé owó tá a san ipe a ó rajà lọ́wọ́ mi wọ́n ní nǹkan kan tán máa ń yẹ lérí ẹ̀ òun náà ni wọ́n ń pè ní IB ìyẹn ni 5% ló jẹ́ lórí gbogbo owó tí ẹ bá san. Wọ́n wá ń ṣe lálàyé wípé àwọn nǹkan wọ̀nyí tí wọ́n ń sọ yìí wọ́n ní lẹ́yìn àkọ́kọ́ lórí ọ̀rọ̀ àwọn owó táwọn èèyàn bá san déje i wọ́n ń tẹ̀síwájú bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé láti ọjọ́ kejì ẹforíjì mi oṣù ta wà nínú ẹ̀ nínú ọdún yìí wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti ṣe pẹ̀lú àwọn iléeṣẹ́ kan àti àwọn èèyàn jankanjankan tó jẹ́ èèyàn pàtàkì ìsìn wọ́n fẹ́ ṣètò náà ní àpapọ̀ gba gbogbo orí àwọn èèyàn pátápátá lórí ọ̀rọ̀ wìfì yín tí wọ́n desactivate tí wọ́n já tí kò máa ṣiṣẹ́ mọ́ àti lórí ọ̀rọ̀ CFESC yẹn ni wípé àwọn tó jẹ́ pé wọn ò rẹ́spẹ̀tẹ́ àwọn òfin àti àwọn nǹkan tí ó dì wọ́n mú tó yẹ kán ṣe tí wọn ò sì ṣe wọn ni gbogbo àwọn nǹkan wọ̀nyí tó bá yẹ pé

kan ba nbo to je ko fe pe on fe da pada fun ohun awon number wi fi won yi won ni e lo se declaration nipa oro nkan ton pe ni fiscal oro nipa IB yin gbogbo ibi ti oro yin ku si te je gbese empo si e lo won lo ba yin tun gbogbo re se patapata ati wi pe nkan kan wa ton pe ni mise à jour lori awon nkan won yi e lo won se gbogbo eto yen ko to ri wi pe won da ifi yin to je pe won disactivate yi won da para fun yin won wa so wi pe lati igba ta n so eyen ni dati na ti won so won ni awon eyan to je awon eyan last awon eyan pelu awon ile ise ati awon eyan janko janko pelu awon aye kan toro yi kan gbogbo yin patapata ni won soro fun yi pe oro nipa IEB ti won yo ninu owo yin yi nigba to ba di pe e ti lo se gbogbo awon kan ta so won yi nko won da pada fun yin DGE won wa pe gbogbo eyin eyan wa patapata ti oro yi kan yi pe kedide lati lo se awon eto ti won so yi ki gbogbo nkan ko le fi pada si eri owo to ye ko wa won tun wa so wi pe eleyi nko fun awon kan awon ile ise ti a mo si entreprise ati societe to je pe awon ti mo to si je pe oro wi fi won won ti disactivate e won ti ja ni won ni ki won sumo ojule ise empo ti o moduto iru nkan bayi ki won si lo fi owo si awon iwe ti o kan won to ye kan fowo si awon nkan kan wa to ye ki won se owo to ye kan san ton je gbese re won san gbogbo e patapata won si se awon eto to ye ki won se lori oro IEB fiscal yi gbogbo re ko fi wa ni eri owo won si tun se lalaye wipe numero wi fi won won gbodo se atunse re nje ngba te ba ti wa se gbogbo eleyi to ba ti wa da tan ko won wa gbe emi ni IEB yin won da pada eyi ton ti ja tele tele won wa se kini won tun so pada fun yin bakan na si ni won tesiwaju won ni ko ye wa gbogbo eyin ile ise ta mo si entreprise pe ke tan ti mo yin dara dara lori oro yi won ni sisan owo IEB yi o se pataki o se koko te ba ti san gbogbo nkan yin yo si wa ni eri owo gbogbo awon ile ise gbogbo oro yi won ni edide si ke lo se ko fi le se se ko dara won si wa ni ka ma so fun yin pe to ba ye pe nkan kan ba wa te n wa lati tun gbo ni agboyi oro nitori won ni enu onikan ni ati gbokan ta wa o ba so ta se alaye elekunrere nbi e kan si won ni ojule ise direction generale ti impo gbogbo nkan to ba e ba fe e ma gbo won ni number kan wa yen ni ti DGE 133 ti e ba ti pe won won da yin lohun ni gbogbo ojo e ni anfani lati pe won won si ma je yin ojule ise direction generale des impots yin ko won ki gbogbo eyin yan patapata fun agboye yin pe olorun ba ledumare nko ko ni fi wa sile nje ka se yen ni ikanna ikeji to wa nbi won ni amika de fi e de fi de pondeu ikede yi o je ti awon apapo awon omo okunrin ati obinrin ti won gbe ni pondeu won ni ka ma fi ikede fi to yin leti wi pe fun ti ayeye yi ti won se lati pe ki gbogbo won lapapo awon omo lokunrin ati lobinrin ati awon omo omo won ki won jo joko papo ki won mora won ni pondeu pondeu meji ni pondeu ati pondeu seme ni won ni ka ma fi ikede fi to gbogbo eyin eyan te wa ni awon adugbo mejeji yi pe won fe se ayeye odun pondeu we yo waye ni ojo jimo ojo 15 osu ta wa ni eforiji mi won ni ojo jimo ojo 15 ti se ojo samedi ati ojo 24 ti se ojo ose pelu ojo 27 osu ta wa ni inu eyi na fe se eto yi bi o si se to awon ayeye na ni yi ni ojo aje ojo 21 ti
kí ṣe ọjọ́ ọjọ́ bọ̀ títí di ọjọ́ 24 oṣù tá a wà nínú èyí. Wọ́n ní wọ́n ṣe àwọn ètò lóríṣiríṣi. Ètò náà wọ́n máa ṣe àdúrà ní àwọn ilé ìsìn Protestant àti ti tẹ̀lẹ́ pẹ̀lú kérúbìn àti séráfù ní àwọn ọjọ́ tí mo sọ yìí. Tó bá di ọjọ́ Jímọ̀ ọjọ́ 25 oṣù kẹsàn-án tá a wà yìí bákan náà ní agogo 10 wọ́n ṣe èyí tí wọ́n máa fún àwọn ọmọ ní nǹkan wọ́n ní don de kit scolaire fún àwọn ọmọ ilé ìwé. Ní agogo 4 ni wọ́n ṣe eléyìí ní ọjọ́ 10. Ẹ̀ ń gbọ́ tí mo sọ ní ọjọ́ Jímọ̀ ọjọ́ 25 oṣù kẹsàn-án yìí láàgogo 10 gérégé wọ́n fún àwọn ọmọ ilé ìwé ní àwọn nǹkan ilé ìwé ní agogo 4. Tó bá di agogo 7 wọ́n ṣe àwọn ètò lóríṣiríṣi ní èyí tí yóò wáyé. Tó bá di ọjọ́ Àbámẹ́ta ọjọ́ 24 oṣù kẹsàn-án yìí kan náà láàgogo 7 wọ́n ní wọ́n ṣe ìpolongo ẹ̀fọ́lé ẹ̀fọ́ta ẹgbẹ́ àdúgbò ní àwọn àdúgbò méjèèjì yìí ìyẹn ní Pọ́ndéwú àti Pọ́ndéwú Ṣèmẹ̀ ní tẹ̀rẹ̀ Pọ́ndéwú eléyìí yóò ti wáyé. Tó bá di ní agogo 10 lọ́jọ́ yìí wọ́n ṣe àdúrà ìyẹn ní lọ́nà mùsùlùmí. Láàgogo 4 wọ́n ṣètò eré ìdíje tó jẹ́ pé wọ́n gbé àwọn èmi ní káàtì jáde tán máa yìn tán sì gbá bà náà. Láàgogo 7 wọ́n lu ìlù tó jẹ́ pé àwọn àtìsì tán pè ní olùlù fún wọn. Lọ́jọ́ ọ̀sẹ̀ ọjọ́ 27 oṣù kẹsàn-án yìí kan náà wọ́n ṣe àdúrà ní ilé ìsìn catholic láàgogo 12 leléyìí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ ọ̀sẹ̀ ọjọ́ 27 láàgogo 12 ni wọ́n ṣe eléyìí. Lẹ́yìn yẹn ńkọ wọ́n bẹ̀rẹ̀ picnic yóò wáyé tóníkálukú ó ṣe ń jẹ wọn ó jẹ wọn ò mú jẹ gbogbo ẹyin ọmọ lọkùnrin àti lóbìnrin ọmọ ọmọ ní Pọ́ndéwú àti ní Pọ́ndéwú Ṣèmẹ̀. Wọn ni ọjọ́ yìí jẹ ọjọ́ pàtàkì kan tó jẹ ọjọ́ má lè gbàgbé kóníkálukú yín kí ẹ múra fún ọjọ́ yìí. Ǹjẹ́ Pọ́ndéwú Kwè tiyín ni Pọ́ndéwú Kwè ńkọ ó kan gbogbo yín pátápátá ẹ jẹ́ ká parapọ̀ láti lè ṣe kíni láti fi lè jà fún àdúgbò wa. Ìkéde yìí ó kan gbogbo ẹ̀yin ọmọ Pọ́ndéwú wọn ní kẹ́ ẹ dìde sí i. Kí n tó máa lọ́wọ́ máa sọ fún yín pé Calf St. Aurelie lójoojúmọ́ bí àṣeṣe gbà tó ń jẹ tá a fẹ́ jẹ yóò da nǹkan tá a fi ti oúnjẹ tá a bá jẹ lẹ́yìn ni wọ́n ń rò ná fi gbé Chateau Perrin jáde. Chateau Perrin yìí ó jẹ́ ohun múmu pàtàkì vin wine tó dára ni tó jẹ́ pé páálí rẹ̀ ńkọ́ 20 àpò ni wọ́n ń ta 6 ló sì wà nínú páálí yìí. Ǹjẹ́ wọ́n ní èyí tó wá kò pọ̀ púpọ̀ ẹni tó bá ń fẹ́ kó tètè dìde láti fi lè lọ ṣe kíni láti fi lè ra tiẹ̀ àbí tó bá yẹ pé ó fẹ́ gbà á kalẹ̀ pé ẹ fi sílẹ̀ fún mi mò ń bọ̀ wá mi tí ìráyè ńkọ́ ẹ pè wọ́n lórí 01 53 07 76 ìjàrẹ́ forógì mi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 01 53 07 76. Ǹjẹ́ tọ̀gbìn plage ni wọ́n wà ní kété tí ẹ bá fi club de roi sílẹ̀ ẹ bá wọn pàdé. Ǹjẹ́ Calf St. Aurelie wọn bẹ̀ níkàlẹ̀ fún yín fún gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ láti lò wọ́n fún. Kò ní jù báyìí lọ lórí ìròyìn àti ìkéde tẹ́tí ń gbọ́ látẹnu Fátọ̀ Màsí àti láìpẹ́ láì jìnà ètò wa yóò máa wá sí afẹ́fẹ́.

0: Fẹ́mi yìí ò sísó sísó ìtàn mi àmọ̀ ṣùgbọ́n èmi sá láyé èmi láyé mẹ́ni pẹ̀dé àdé èmi tè pé èmi sùpò àdé èmi dọ̀rọ̀ èmi na mi na jẹ́ àgbẹ̀zẹ́ èmi tàn dó náà jẹ́ àgbẹ̀zẹ́ èmi tàn dó rẹ̀ ẹ̀rọ wa ó èmi lè àjọ sí àlè òjì wẹ̀ èmi tè mi na pẹ́ sọ ètò mẹ̀ bẹ́ẹ̀ náà ẹ̀kọ́ àgbọ̀n gbóná wà nùyí èmi àmọ̀ ndé pohùn mẹlọ eyi kwẹ ọmbadé ló rẹ mi dọ mi ní bayi wòye mà ò kẹyìn o tó mẹ yìí sí wọn yọrọ passport ẹni lọ àhó èdè ẹnà bí ọ onújọ nù mẹ èmi yí kwẹ lọ o bayi wòye mà lọ ẹnà mi ní bayi mi bayi wòye mà lọ níbo dé ní wúlé yẹ tó rẹ mi bayi nù ẹnlẹ po bẹ́ẹ̀ dọ̀nà ẹ bá tó parẹ́ mi dọ̀mọ́ ẹ̀mí náà wà tó àṣà lélẹ́yìí ní pé mi tó àgàwọ́n jẹ tètè náà ẹ̀mí ni ẹ káwa yín dọ̀mọ́ lọ àgàwọ́n tọ̀rọ̀ náà jẹ tètè kàn wúlò pó mẹ́ sàmẹ́ ẹ̀mí àdó ẹ̀mí sù gbọ́dọ̀ tó tó kàn wúlò pó mẹ́ sàmẹ́ já ẹ̀mí sáà dín kórè bù dọ̀ ẹ̀mí jẹ yìí tíọ́ ò mẹ́dé ẹyin zaki kan tí ń bọ ẹmi náà yìí tí ọ mọ ẹmi sọrọ ẹ má dọkọdé ẹmi yìí ẹmi yìí bọyá yín dọmọ lọ àgàwọn jẹtẹ nùgbó bọ mẹlọdọ ẹmi dọ mi dá awù òkè alẹ tí a sá ná kíá de nu ye esɔnu sisɔ etɔn lɛ sin kia esa na kia lɔ lɛ mi de na kia lɔ lɛ mi bɔn emi do na mi na do nɔte bɔ agaŋu jɛte bɔ eyin dɔmɔ gawolokpo agaŋu jɛte bɔ mɛlɛ jɛte tɔnji didi gawolokpo dame mɛlɛ dɔn tome yi si akpo kpla yɔrɔ valise ruru emi osu dɔ ne nde mi do mi na mɔ nde kpɔn eba eyin dɔmɔ lɛ mi suɛ. Emi su ẹ do mọ ní mi kaka jẹ flẹ bẹ mi yọ osin eba do mi ji o se mi ayi kogbe osin eba do mi ji bọ emi su ọsu jẹ sọ anu ebo se mi ayi kogbe bọ adọ ní mi lọ mọ lọ emi na kí akọẹdẹ emi dọ ní lọ mi na kí ani ẹ akọẹdẹ emi dọ emi na kí ani emi na kí akọẹ lọ ní akọẹdẹ emi ka kí ani ẹ lọ o ajina du klan dọ ọmba de nu emi de ovi de ji ní mi. Vivi de edo gbẹ̀zẹ̀ mi tọ́ mi lọ ó sì àkọ́ rẹ̀ mi sùn rẹ̀ gbàzán dé gòdìbò ẹ̀ náà sọ́hà ọmọ nǹkan tó mi mi á kàwé rọ̀ náà mi á bá ẹ̀ dó yà 0-21-31-45-32 0-21-60-41-22. Kú àbọ̀ mi ti tó kanú. Kú àbọ̀ mi ti tó kanú. Náwé.
1: Mikuale.
0: Agbófinró bó wáyé.
1: Ayi mẹ́rin ló fi bẹ́ẹ̀ pẹ̀lú yà.
0: Ó kọ́ ní ndèmí yẹ̀ mi.
1: Ẹ yọ. Dọ̀ndọ̀ mẹ́ tó jí rẹ̀ pọ̀ ndọ̀ndọ̀ mẹ́ tó àwọn wà tó hajú tọ̀ pálẹ̀ mi. Kánkó wà sí lẹ́tẹ̀.
0: Sọ́n fídíà yọ mi. Fídíà yọ mi sọ.
1: Ntọ́ ìgbà tó o tó yọ.
0: Mi ò yí pé dàwó bu yẹ.
1: Fẹ́sẹ̀ ẹ̀gbọ́n wa ìpọ̀ ndé
0: dán ẹ̀. Àìpọ̀ ndé dán bọ́n alẹ́ kọ́ wa ìfi tẹ.
1: Bọ́n alẹ́ kọ́ ìpọ̀ ndé
0: wọ́n. Ètò mọ̀ ndé kí a fi ẹ̀rọ mi já dùn fún ẹ. Àbákọ́ àfọlọ́ mi. Ọ̀kú tó bẹ̀rẹ̀. Ọ̀kọ́. Kọ̀ pọ́n ní sí pé sí àfọlọ́ mọ̀ ẹ̀rọ mi já dùn fún ẹ. Màdọ̀ jẹ̀sú ní sí ọmọ sí náà kẹ̀kẹ́ nù náà ẹ̀ ndu aka se ti azangbepo nukun azako atɔ azako
1: atɔ
0: yẹyin wara boko afɔlɔ yɛ.
1: ɛyàn
0: gbose obi ebe bi ilé ɛjɛ iwa akwe. ɛdɔ bi pɛbi awase ne yɛrɛma ka yɛrɛ mi. ɛyɛ o gbe gbe ba. Ìrọ̀ mi náà ìrọ̀ ìrọ̀má ka ìrọ̀ mi wú mi wú mi wú ẹ̀ mi fi rẹ̀.
1: Ìrọ̀má ka ìrọ̀ mi
0: wú ẹ̀ mi fi rẹ̀.